0: Minista Bola Ahmed Tinubu sị na otu o si na-eduzi obodo abụla otu obodo kwesịrị na-adị. Ntụ a na-atụ ndị mmadụ n'oge ugbu a emego obodo nke abụ obodo Naijiria enwego afọ ọjọọ. Udo dịrịnụ ndị Igbo, ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'abalị. Nye anụ a bụ
1: iléeṣẹ́ ìṣàmbá ìnákúlá rédíò ìtókalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Síwájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìjì tó jà ó ti dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ ní ìlú Rome. Àwọn àjọ tí kìí ṣe ti ìjọba kan ṣe ètò gbálégbádọ̀tí láti fọ ìlú Edo mọ́. Àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ti di ẹbí ètò ààbò tó mẹ́ẹ̀ ro ìwà àbàjẹ́ tó ti gbòngàn sí wa lára. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjì tó jà ní ìpínlẹ̀ Edo pàápàá jùlọ ní ìlú Rome ó ti kọ ojú àwọn aráàlú yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn sí òrùn alẹ́ nítorí pé ìjì náà ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùsọ̀ àti àwọn ibùtajà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí wípé

wọ́n ti gbé àti fọ ìlú mọ́kalẹ̀ èyí tó wá forí sọ gbálẹ̀ gbádọ̀tí èyí tó máa ń wáyé ní oṣooṣù. A rí gbọ́ wípé àwọn àjọ yìí pẹ̀lú àwọn tí ó fira wọn sílẹ̀ láti ṣe ètò gbálẹ̀ gbádọ̀tí òun ni wọ́n ṣe ìpolongo ọlọ́jọ́ kan láti ṣe ìmọ́tótó àyíká ní èyí tí wọ́n jẹ́ ká mọ̀ wípé ní òpópónà tí ó wà ní ìlú ìbíní ní tí wọ́n pè ní Ramat Park òun ni wọ́n ti ṣe àwọn ìfihàn yìí tí wọ́n lérò wípé àwọn fẹ́ fọ ìlú yìí mọ́ pàápàá jùlọ láti má dí odò èyí tí àwọn ike pàǹtí

fi kẹsẹ̀ járí. Kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè yìí ti di ẹbí ètò ààbò tó mẹ́rẹ̀ ní orílẹ̀-èdè irú ìwà àbàjẹ́. Ó wá kéde wípé kí àjọ NOA, ìyẹn àjọ tó máa ń ta àwọn ènìyàn jí bí nǹkan ṣe ń lọ láwùjọ, ìyẹn National Orientation Agency, láti fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn kí wọ́n lè mọ ìtumọ̀ bí nǹkan yóò ṣe bọ́ sí ojú ẹ̀ lórílẹ̀-èdè yìí. Ẹni tí ó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, Dakong Nwakon, òun ni ó jẹ́ aṣojú ìpínlẹ̀ rẹ̀ ní ìlú Plateau ni ó ti wá, tí ó sì